0: balẹ yàwó parọ jẹ bí ju wọn bí yẹ mọ.
1: Ilé ìdùnnú kan wí olùmọ̀ balẹ̀. Ilé ìdùnnú kan wí olùmọ̀ balẹ̀. Olùmọ̀ yóò gbé lọ́dọ̀ ọba pọ̀. Olùmọ̀ ló yóò jàǹdà ìjú ìlà ìfọ̀rùn mọ̀ bọ̀. Ló yà pa jàǹdà ìjú ìlà àtúndì mọ̀ bọ̀.
0: Yà ti ẹ gbọ́n.
1: Omi ọjà tí mo já wí lójú. Nínú kan náà ni olùmọ̀dé ọbì Ewé ní àkókò ní olórúkọ ìyẹ ọjà mi. Olúwa yóò bẹ̀rẹ̀ ní kíá ẹni ẹ̀nà bínú jà. Ẹn bínú ní ọbẹ̀ ìjọjú wa kàrún nọ̀nà. Dàwọn yìí wọ́n ti ọbẹ̀ rẹ̀ ní ẹ̀nà kàrún nọ̀nà. Àbọ̀ ọ̀hún ẹ̀nà bínú. Tàǹkì náà já wí làkà ìwé wòye àìdọ̀. Ṣẹ́gun ní ìwẹ̀ olúwa kẹrin yẹ.
0: Àyà ọjà rẹ̀ tó nà káwọ́
1: Iná kan nínú olúwa tí a bí iná máa jà. Èyí ni yóò gbé akọ́bọ ní olórí jẹ́. Oyè ọ̀rẹ́ olúwa yóò.